0: aba je wu
1: bal
0: anabi wa muhammad mo so yen
1: o e a ku tatu
0: o ko gidi lo da won yawo e
1: bal wa ya ku tatu
0: isi awon akuse bi ojo
1: bal wa ya ku tatu
0: mama la eni ti ma tojo obirin ti tojo omo kìí sàwọn apàyàwó tí kìí sàwọn apọmọ tí.
1: Wàlẹ́ ìsàkálí bá ṣàrí.
0: Atúlù ṣe lànàbí wa Muhammadu.
1: Bálùwù wẹ̀yà kú tàtún.
0: Kìí se atúlù ajẹlú kìí sọ.

0: kì í sì í jàmbá àwọn èèyàn anabi alamani alanabi kì í sì í sọ kúrọ bíi tiẹ ntọjọ yàtọ ni yóò ha ìláyà wọn ni èmi máa gba wá yìí èmi a máa gba wá yìí ní tèmi wá yìí pé kì í máa parọ èmi ti gbà á. Àfọ òpùrọ̀ àfọ ní Íjíbítì ń bọ̀ lọ tiri tiẹ̀. Oyè sa nàbí oyè sa àwọn tí wọ́n jogún ànàbí ọlọ́run. Alábìlẹ̀ mi àmì èyí sa gba afọ́bìnrin létí. Mo lè jẹ́ èèyàn bíi ti yín lóòótọ́ àmì mi yàtọ̀. Èmi ò ní rí kírísítẹ́nì kì í máa lépẹ́ ẹ̀mí rẹ̀ káàkiri. Kọ́lọ̀ ní bá rẹ lẹ́bọ̀ ànábì ò ní lépẹ́ ẹ̀mí rẹ̀ káàkiri. Ànábì ó wà bó ni yóò ṣe wà sí tí ó fi rí dáadáa lára rẹ̀ ni ànábì ní ohun èmi èyí sápa yan. Níbo ni ọlọ́run ní mọ yẹn tí kò ní ilẹ̀ àwa ìlà wà wà yan. Wọ́n ní bẹ́ẹ̀ ti rá nẹ́bí yẹn kò ní sọ̀sọ́kùsọ bí wọ́n ti ń sọ yẹn. Tó o ní wé ọ̀rọ̀.
1: Ṣé o ní mí wá?
0: Ń gbọ́ wọn náà wọn ń kọ́. Nítorí pọ̀ jẹ́sẹ́wù, ọwọ́ aṣọ gbogbo àwọn mò ń rí dá ọ̀sán wọn dá tẹ́ra. Màsájà. Màsájà. Adéyàlálà ṣe wò. Níbo lèyìn obìnrin ó sì máa tẹ ọkùnrin lára tí kinní ò ní ṣe kinní. Anabi ti wo riba oni.
1: Sallallahu alayhi wasallam.
0: Ese kusi afanu ni. Yuha ilayya ma yantiku an ilaha wa inni huwa illa wahyu
1: yuha.
0: Aba se we ni tan pe la anabi wa Muhammad
1: ye. Sallallahu alayhi wasallam.
0: Awon bo woni won si wa soro anabi.
1: Na'am.
0: Awon ti won ba se gba.
1: Na'am.
2: Allah.
0: Nitori pe tan ba ti wa lori radio kini won ma sare bi ategun ni. Aba Jehu ati meni tan pe la Nabi Muhammad
1: sallallahu alaihi wasallam
0: ona ni baba anu oko anu
1: sallallahu alaihi wasallam
0: egban anu
1: sallallahu alaihi wasallam
0: ara alabagbe daada
1: sallallahu alaihi wasallam
0: ololufe daada
1: sallallahu alaihi wasallam
0: eni to ti man safe emi
1: sallallahu alaihi wasallam
0: eni ti kill emi
1: sallallahu alaihi wasallam
0: eni ti baye je ti iba dugbo je atuluse la Nabi Muhammad
1: sallallahu alaihi wasallam
0: Anabi wa Muhammad.
1: Na, sallallahu alaihi wasallam.
0: Eh, meni o koko soro re ni.
1: Ara wa.
0: Ki gbogbo nkaruku na o ti wa gba.
1: Na.
0: Olorun la koko.
1: Allahu akbar.
0: Olorun lo koko soro ba Nabi tiri. Aba Sheu. To ba lo sinu al-Qur'an al-Karim so ti li kalami. Oluwa so ba Anabi wa Muhammad, a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Gbogbo na la fa wa tun lo yun na be.
2: A'udhu billahi minash shaitanir
0: Adabi ya ni wa, Madikasi ya ni wa, gbogbo
2: o sa ta ri ya.
0: Olorun Olorun la wa be pass. Wa la tu ko wa to ko ra mo si. E da ko Ibo la Nabi ti yan na kan kan be.
1: Sallallahu alaihi wa sallam.
0: Àyí bẹ̀rẹ̀ kọ́ àníká fi bẹ̀rù ọlọ́run ṣe dá n bá ń ṣe. Olúwa ní ìwà Nabi Muhammad wa in.

0: ọkùnrin kan tí wọn bẹ náà ń pè ní jarir bùnà abdallah irọdí aláwọ àníhù kọlá má àjàbání rọṣùlámì fìrí kó wá fújú pọ níjọ tó ń ti gba ìsìlámù wàlá ìtàlá àṣà ìníwà ló jẹ kọpọlọpọ ó mọṣẹ ìsìlámù.
1: Adakun wa
0: wa. Adakun.
1: Pẹ̀lú wa wa.
0: Ọgbẹ́ obìnrin kan tó ń pè ní Adakun. Adakun. Àwa náà Adakun. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń sàsẹ́yìn. Ipe ni wọ́n ń sojú kankan ni o.
1: Ẹ̀sìn wọn le.
0: Ẹ̀sìn wọn le. Nítorí pé ní ìwà líle ni wọ́n ń wù. Wọ́n ń smile. Ẹ gbọ́. Wọ́n ò ní se nǹkan tá a rí i pé ní ẹ já kọ́pì wọn. Ẹ kó mo sọ̀rọ̀ kánádùn kan. O lè báyàwó rẹ̀ wọ́sọ. Kẹjọ ran kó.
1: Kí ló dé?
0: Àìní tàbásùmù náà nípa. Ó wo pé èmi síyàwó mi. Àjọba kánkó àjọ àwọ̀ gí. Ìjọba ni lo títí wọn ní kíní kan. Ta ni ra làṣẹ. Àfà. Ó ní olóhùn ọ̀rọ̀ nẹ́bìrín kó ń pàdé rẹ̀ níjọ kan kó ń bá bànújẹ́ lójú rẹ̀. Yóò embrace rẹ pẹ̀lú smiling. Wa hadha yadullu ala husni istiqbalihi linnas. Ìyẹn ń tọ́ka sí bá nẹ́bì sí máa embrace àwọn èèyàn. Wa ìṣàárín bí mahabbati wal qabul. Ẹni tó smile sí òfin hàn pé ní mo fẹ́ ọmọ welcome rẹ ni. Máa wo lẹ̀ ni mo welcome rẹ. A máa ń gbọ́ ojú máa yàn lẹ́ni. Dákun sí yóò wá ọwá lọ́wọ́ ta. Ó lè ta. Ọwọ́ àlọ́ ọ̀rọ̀ àwọn èèyàn tí ó súnmọ́ ọ̀hún lè súnmọ́ alójú ẹ̀ lè ojú ẹ̀ lè sẹ́ wà lánàá èmi àti ajé àmì abájáde alọ sí ajka múmẹ wọlọmọ gbogbo gbà náà la máa lọ sufi abá lọ sí ajka mọ tí àwọn mi sọ fún ọkùnrin kan àwa padà àwa arajà lọ́wọ́ rẹ̀ ó ní kasa abunde yesa na ce muji na yasiya a wujinka kanada kina ma buce sai buce sai ni kanada kini
1: para
0: ko kini ka oju re tutu o tie welcome yan ọrọ dada ẹ ma wulẹ kini kan ẹ ma nuka ma o wa karamasiki o wa baje fun ayirajeje. Àìrájé lò ojú tó ń lé ni ogun mọ̀lẹ́bí ti sá fún ọtán nísìn kí ló ń lejú fún mọ̀lídìí kan nu ọlọ́run jọ̀dá fún yín pé ká mọ̀ lejú mọ́ irú àwọn kan tó yẹ ká gbọ́ ni irú àwọn kan tó yẹ ká ṣe ni láàfin máa sọ pé àfẹ́ràn anabu abuhama akara nkùn la ẹ tún wá gbọ́ ni wà ká ẹ̀ sọ̀lọ́lá wa sálà mọ́ta wá dé á ó sòro. Anabu wa Muhammadu
2: eni
0: wa rẹ lẹ wa la nabi pẹlu gbogbo ọla tọ ọkana mọtawadiya sẹyida aisha rọdi alahu ta'ala aniya yawo anabi wa Muhammad oni anabi wa Muhammad tẹri yẹn lamma su ilati ana amali fi bẹnti gba ti wọn bi aisha pe bo kila anabi isẹ wo tẹ la anabi wọn n ṣe nu le to ba wa pẹlu yin odidi imamu. Ori kana ya kunu fi minati ali
2: Allah
0: ori bo ba na bi ba ri pe ni ko gbalẹ ni yo fi ran wa lowo yo si ba wa gba
2: sallallahu alaihi wasallam
0: to ba ri pe ni ko ba wa hin wedu ni yo fi ran wa lowo yo si ba wa han
2: Allah
0: ogbo mo so le kan iyawo re oni o lo le fami kan ga yo oni ani o fa wole
1: yo tun dabe
0: oni ani o wa gbomi yo fi gba mala kana
1: loni kan
0: loni kan ba yóò tún máa jẹ ìwédú tó bá wá jẹ ìwédú tán ọkọ mbẹmbẹ o yóò ṣe ìwédú yóò já ta yóò tún ṣe ọbẹ omi ọbẹ olóbìnrin kan yín ó wá rọ àmàlà tán yóò tún wá pọn sábọ yóò tún wá gbé láti kíṣìnì yóò gbé wá sí pálọ ṣé kí n gbé sórí dání rárá máa bọ̀ wá sí iwájú nbí wá gbé sílẹ̀ ẹlẹ́ nbí ìyàwó tún wá gbé síbẹ̀ tán ó kò mi sanwó o yóò tún wá lọ gbé omi sanwó ọkọ wa já màlà gèlè titan yóò tún wá bọ sọlẹ ní otí kun ti ikun wa si yọ bọbọbọ nbọ bá tún wá parí rẹ tán ìyàwó ti wọnú ilé lọ yóò tún wá ní afusatu iyara mani mo ti jẹun tán apalẹmọ subhanallah ọlá burúkú nìyẹn kò sínú wa náà muhammad sẹyìn aisha ni ìmọ̀ ràn wá lọ́wọ́ nínú ilé ni ó rẹ ra rẹ̀ ń lẹ̀.

jù bá ń lọ ní àṣálẹ̀ títúní ajẹ́ ká máa fi àkókò ìsọ fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa wípé ètò obìnrin ìdùnnú kò ní wá sí etí gbọ́ yín tó bá di ní ọ̀la yókùdì ọ̀sẹ̀ tí ń bọ̀ kí ọlọ́run kó sọ ẹ̀mí wájú ọ̀sẹ̀ tí ń lọ.